0: lọ́rùn bèbí o. Ha! Àbò fẹ́ gbórúkọ. Because of you, I fit close your my account pátápátá. Mama gbórúkọ.
1: Ọmọ ẹni tí fọ́ mi,
0: kò ṣe, kò ṣe.
2: Bàbá jà náà ti fọ́ yìí.
0: Ó ti ẹ̀ bàjẹ́, kí ló dé?